kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà yìí pé ẹkú títẹ́ tilé kò sí wa láti ojúlé wa rádíò tọpá sanka 23fm tó wà ní ìgbọ́gbanú àkókò tó tí a máa fi àkójọpọ̀ àwọn ìròyìn tinú ọ̀sẹ̀ tí ń parí lọ fi tó yín létí ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìkórè àwọn ìròyìn náà. Nínú ìròyìn wa ti ọjọ́ ti tòní ẹ máa gbọ́ nípa wípé wọ́n ṣe ìwọ́de fi gbógun ti àìsàn rúgunrúgun tí a mọ̀ sí wogun wogun táwọn ẹlòmíì máa ń pè é ètò ìpolongo àìsàn rúgunrúgun bákan náà ni àwọn ènìyàn lọ ṣe àyẹ̀wò àrùn rúgunrúgun náà àwọn àgbàlagbà wọn ṣe ìwọ́de àgbéyẹ̀wò òfin elétò ìbùnà owó wáyé níbo ni ètò ìbùnà owó ń dojúkọ gan-an ìbéèrè ni ètò ìbodè ṣíṣí sílẹ̀ ń tẹ̀síwájú ìjọba ń ṣe àtúnṣe ní ààyè port de pêche jàre ẹforíjìn mi cnsr gbé plan strategic jáde ọ̀gá tuntun gbaṣẹ́ ní iléeṣẹ́ lndsr wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ìdánwò ti ìbépèsè tí wọ́n ṣe wà lọ. Lẹ́kùn sí a kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹkú títẹ́ tilé kò sí wa láti ojúléṣẹ́ wa ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìròyìn tẹ gbọ́ ìkórè ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn Fatan Masiat nídìí ẹ̀rọ ọlọ́run ìyá ààfin Sebastian Yawedewu ni ó wà níbẹ̀. Wọ́n ṣe ìwọ́de fi gbógun ti àìsàn rúgunrúgun táwọn ẹlòmíì tún ń pè ní wogun wogun gbogbo ènìyàn ní Benin ni wọ́n ṣe ìwọ́de fi gbógun ti àìsàn tí wọ́n ń pè ní rúgunrúgun ní ọjọ́ Àbámẹ́ta tí ń ṣe ogúnjọ oṣù kẹfà ọdún 2026 yìí bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ń pè ní cité ministérielle ní Kútọ́nù ètò pàtàkì ni ètò náà tó kó àwọn aláṣẹ iléeṣẹ elétò ìlera àti gbogbo ènìyàn jọ ni ètò náà jẹ láti fi dá àìsàn náà dúró ní orílẹ̀ èdè wa Benin ìyáàfin wa Pọ̀nẹ́lì Aṣàbọ́sù ni ó bá wọn kópa nínú ètò náà láti iléeṣẹ wa òun ni ó jẹ kí a mọ̀ nípa ọ̀rọ̀ náà òun sì ni oníròyìn wa tàfi ránṣẹ́ síbẹ̀ ètò ìpolongo àìsàn rúgunrúgun ó wáyé ǹjẹ́ ẹ mọ̀ statut electrophore yín òun ni mínísítà elétò ìlera fún yín ní àǹfààní láti mọ̀ nínú ọ̀sẹ̀ yìí jákèjádò orílẹ̀ èdè wa kí a sì fi sí ọkàn láti ọjọ́ ajé àárọ̀ àwọn ọmọ ìlú láti súnmọ́ àwọn ikọ̀ elétò ìlera tí a yàn láti tẹ́wọ́ gba àwọn ọmọ ìlú tí wà nídìí ọ̀rọ̀ yìí ní ọjọ́ 24 oṣù yìí tí a mọ̀ sí 26 yẹn gẹ́gẹ́ bí Wilson Abalo ọ̀gá ilé ìwòsàn àwọn asọ́rí ti ṣe àlàyé tí a gbọ́ àwọn ọ̀dọ́ àgbàlagbà àti àwọn òbí ni a pè láti kópa nínú ètò tí a sọ náà ǹjẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá oníwòsàn àwọn asọ́rí ti sọ ètò náà jẹ́ ọ̀kan nínú àwọn ọgbọ́n tí a lè fi gbógun ti àìsàn náà pẹ̀lú gbogbo ìṣòro rẹ̀ àti láti dín ewu àkóràn tí ó lè mú dání wáyé láti pàmò pàápàá ó tún tẹnumọ́ bí ètò náà ti ṣe pàtàkì tó fún àwọn ọ̀dọ́ láti mọ̀ nítorí ọjọ́ iwájú fún tọkọtaya kó tó ṣe kíni kó tó di wípé wọ́n ṣe kíni wọ́n papọ̀ ǹjẹ́ à ń tẹ̀síwájú nínú eléyìí kò tíì tán síbẹ̀ kó tó di pé wọ́n darapọ̀ ṣọ̀kan ni ọ̀gá dòtó dr wilson abalo ṣe àlàyé tí a gbọ́ ètò ìpolongo gbígbógun ti àìsàn náà nínú oṣù yìí tí a yà sọ́tọ̀ fún wa ní orílẹ̀ èdè wa Benin ṣe pàtàkì gan ni ó dára fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ètò náà jẹ lógún láti ṣe fi gbógun ti àìsàn náà tí a ṣe àlàyé ẹ̀ fún gbogbo wa pátápátá ǹjẹ́ ká sọ fún wa pé à ń tẹ̀síwájú lórí ètò náà níbi tí aago 11 ti lù tó ń kọjá ìṣẹ́jú 8 lọ́dọ̀ ti wà níbí àwọn ènìyàn lọ ṣe àyẹ̀wò àrùn rúgunrúgun wogunwogun tí a ṣe àlàyé náà àwọn ènìyàn jáde lọ́pọ̀lọpọ̀ lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn láti mọ̀ bí wọ́n ti ṣe wà sí pẹ̀lú ẹ̀jẹ̀ wọn nínú àrùn rúgunrúgun
ilé ìwé gíga tí a mọ̀ sí eniamo ní gbẹgamẹ ní ọ̀fẹ́ lófò ni àyẹ̀wò náà ti wáyé ní ọjọ́rú tí a mọ̀ sí ọjọ́ 24 oṣù kẹfà ọdún tí a wà nínú èyí. Ìdí tí ètò yìí fi wáyé ni pé ó dára ó sì sunwọ̀n kí ènìyàn mọ bí ẹ̀jẹ̀ wọn ti ṣe wà sí, tí ó bá jẹ́ pé AA ni àbí AS tàbí SS ni wọ́n jẹ́ ni. Oníròyìn wa bá àwọn ènìyàn mélòó kan pàdé tí wọ́n sì sọ ìdí tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi lọ ṣe àyẹ̀wò yìí. Bẹ́ẹ̀ sì ni àwọn ènìyàn náà wọ́n sọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ènìyàn tí wọ́n kù nílé tí wọn kò tí jáde wá láti wá ṣe àyẹ̀wò náà pé kí wọ́n jáde wá kí wọ́n ṣe àyẹ̀wò yìí, nítorí pé yóò jẹ́ kí wọ́n mọ̀ tí wọn yóò bá tẹ̀síwájú tàbí kí wọ́n fi ẹni tí wọ́n jìjọ wà pọ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti mọ bí wọ́n ti ṣe kíni wọ́n ti jọ jìjọ wà sí nínú àrùn wóogun, pé àwọn ti wá láti wá mọ̀ bí àwọn ti ṣe wà sí ní ti tàwọn o, kí àwọn náà kan jáde láti wá mọ̀ bí wọ́n ṣe wà fún ìlera tó péye. Àwọn àgbàlagbà ṣe ìwọ́de ǹjẹ́ les injures à la poubelle, èyí ni ohun tí gbogbo èyí ni èébú tí wọ́n bá ń bú ni kí ó lọ sí orí ààtàn. Èyí ni ohun tí àwọn àgbàlagbà ń kígbe níbi ìwọ́de àwọn àgbàlagbà tí wọ́n ṣe nínú ọ̀sẹ̀ tí ó parí yìí ní Kútọnu fún ti ayẹyẹ àyájọ́ gbogbo fi gbógun ti àìmójútó àwọn àgbàlagbà ní àwùjẹ tí ó máa ń wáyé lutro contre la maltraitance des personnes âgées. Ó wáyé Vaudel Action àti ẹgbẹ́ àwọn àgbàlagbà ni wọ́n gbé eléyìí jáde. Èrò wọn ni láti fi lè ṣe àlàyé fún àwọn ènìyàn, jẹ́ kí wọ́n mọ̀, àti láti kọ́ àwọn ènìyàn nípa ohun tí èébú jẹ́ láwùjọ. Alága ONG Vaudel Action Bocor Lavenir ó gba ọ̀rọ̀ ó sì sọ̀rọ̀ lóríṣiríṣi lórí àwọn àìṣedéédé wọ̀nyí. Ohun tí wọ́n ṣe yìí ó rán ni létí pé ọ̀wọ̀ fún àwọn àgbàlagbà ní àwùjọ ṣe pàtàkì, ó sì ṣe kíni ó ṣe kókó. Alájà Boriana Akadiri Dagia igbákejì alága ẹgbẹ́ àwọn àgbàlagbà ní orílẹ̀ èdè Benin náà ó sọ ọ̀rọ̀ níbi ètò yìí tí wọ́n ṣe. Àwọn àgbàlagbà wọ̀nyí tí wọ́n wá síbi ayẹyẹ yìí ń kọ́, wọ́n jó, wọ́n sì yọ̀, wọ́n ṣe kíni wọ́n sì sọ ẹ̀hónú wọn lọ́lọ́kan jọ̀kan. Àgbéyẹ̀wò òfin elétò ìbò náà ń kọ́ ó wáyé. Ìjọba kàn sí ìgbìmọ̀ aṣòfin láti wá ọ̀nà tí wọ́n lè gbà fi ṣètò òfin elétò ìbò náà, kí wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ bí ó ti tọ́ àti bí ó ti yẹ, kí wọ́n sì ṣe àtúnṣe rẹ̀ fún àǹfààní ọdún tí a wà yìí, ìyẹn ni ọdún 2026, kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ dìbò gbogbo ètò ìbùnà owó ìjọba ti ọdún 2026 yìí, tí ó sì ṣe bẹ́ẹ̀ fi wisposan lé sí i. Èwo ni ti òfin elétò ìbùnà tí wọ́n ń pinnu láti ṣe àtúnṣe rẹ̀ ní kété tí olóòtú ìjọba Rumi Aduwada yìí tó ti jẹ́ mínísítà elétò ìbùnà nínú ìjọba àtijọ́ gorí àlééfà ìjọba? Kí ni ṣe tí kò tí ì ṣe àtúnṣe náà ní ìgbà náà? Ìbéèrè ni. Èyí ni ohun tí wọ́n bi akọ̀wé àgbà ẹgbẹ́ olùgbèjà òṣìṣẹ́ tí a mọ̀ sí Central des Syndicales Autonomes, èyí tí wọ́n ń dà pè ní eléyìí tí wọ́n dà pè ní CSA Benin gẹ́gẹ́ bí Ansem Amusu ti ṣe àlàyé tí a gbọ́. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa kí Ọlọ́run ọba Elédùmarè kó tì wá lẹ́yìn, à ń tẹ̀síwájú, ẹ kú etíléko. Níbo ni ètò ìbùnà owó dojú kọ gan-an? Àwọn ìwé elétò ìbùnà náà ti ọdún 2027 títí di ọdún 2029 nínú ètò fífi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ti ọdún yìí ọdún 2026 fi di ohun àgbéyẹ̀wò ní ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́rú tí olùdarí ikọ̀ iṣẹ́ fi gbé ètò 2027 títí di 2029 sórí afẹ́fẹ́.
ọ̀gá olùdarí ìpàdé elétò ìgbìmọ̀ ló ṣe bẹ́ẹ̀ ni àwọn aṣòfin fi ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí wọ́n fi ṣe bí wọ́n ti ṣe ti ẹ̀ rí nípa ètò àjẹṣẹ́kù 2027-2029. Ọ̀gá olùdarí ikọ̀ elétò ìgbìmọ̀ ló ṣíde iṣẹ́ ìpàdé náà. Aṣòfin Gérard Gbenoufi ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi ṣíde iṣẹ́ tó sì sórí ètò pàtàkì ti ìpàdé náà gbáralé. Ọ̀gá olùdarí ikọ̀ náà ohun tó ṣe pàtàkì láti kí fún olóòtú ìjọba ní ìbẹ̀rẹ̀ ìjọba rẹ̀ ni eléyìí jẹ́ ni ohun tí wọ́n sọ lágbọ́lá ní kí a fi tó gbogbo ẹ̀yin èèyàn wa létí. A lọ síbi àyè ètò ibodè ṣíṣí sílẹ̀ tó ń tẹ̀síwájú. Ètò ṣíṣí ibodè sílẹ̀ láàrin orílẹ̀-èdè wa Benin àti Niger ń tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n ti ti ilẹ̀kùn ibodè náà fún ìgbà pípẹ́ láàrin Benin àti Niger. Pàtàkì ni sàkání àwọn ará Niger. Àwọn orílẹ̀-èdè méjèèjì ti tún ṣe kí ni wọ́n ti padà rí ara wọn láti jíròrò lórí ọ̀nà tí wọ́n lè gbà fi ṣe àtúnṣe láàrin ara wọn tí gbogbo nǹkan yóò tún padà bọ̀ sí ipò tí wọ́n sì ṣe ìpàdé láàrin ara wọn nílùú Cotonou. Ìpàdé pàtàkì tó kó àwọn alákànṣe ètò ní orílẹ̀-èdè méjèèjì jọ pọ̀ láti yanjú ohun tó jẹ wọ́n lógún kí gbogbo nǹkan lè padà bọ̀ sí ipò pàtàkì ètò àkólọkóbọ̀ àwọn ènìyàn àti ohun ìní. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Muhammad Tumba ti ṣe àlàyé tí agbẹni tí ń ṣe ministry d'etat náà ń ṣe àmójútó ètò abẹ́lé tó sì jẹ́ ọ̀gá olùdarí ètò ara Niger. Àlàyé tó ṣe tí agbọ́ nìyẹn níbi ìpàdé náà. Ministre de l'Integration africaine ní Benin mú wa sí ìrántí pé lásán kọ́ ni Olúṣẹ́gun Àjàdé Bákàrè fi sọ̀rọ̀ tó sọ. Agbọ́ yẹn la ní ká fi tó wa létí. Ikọ̀ Benin yóò lọ sí Niamey ní ọjọ́ iwájú láìpẹ́ yìí ní gbogbo ìgbà tó bá ti yá wọn láti ṣe eléyìí tí a sọ yìí. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ kú etíleko. Ìjọba ń ṣe àtúnṣe ní àyè Port de Pêche. Ìjọba ń ṣe àtúnṣe orí ọ̀nà Route de Pêche níbi tí wọ́n ti sọ fún àwọn ènìyàn tí wọ́n kọ́ àwọn ilé bíi àwọn ilé tí wọ́n kọ́ pẹ̀lú pákó, páànù, màrìwò àti igi àgbọn àti bẹ́ẹ̀ lọ tí wọ́n kọ́ sórí àwọn ojú ọ̀nà láàrin ilé Maria Stella ní Cotonou fi dé Port Nouretou ní Ouidah lórí ọ̀nà tí gungun rẹ̀ jẹ́ 0.77 yẹn ni 97 kìlómẹ́tì láàrin Port de Pêche àti lọ sí àyè tí a ṣe àlàyé ẹ̀ fún yín ní ibi tí a lè sọ fún wa pé àyè yìí ó jẹ́ ibi tí ó jẹ́ ọ̀nà tí ó gba ibi omi. Ní ọjọ́ ajé ni ìkéde yìí jáde láti ẹnu mínísítà tí ó mójútó ọ̀rọ̀ ìgbésí ayé wa àti àkólọkóbọ̀ ọkọ̀ pẹ̀lú ìlọsíwájú tí ó ṣe kíni tí ó péye. Gbogbo àwọn tí wọ́n wà ní àwọn àyè tí a sọ wọ̀nyí ń kọ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe kíni, wọ́n gbọ́dọ̀ fọ gbogbo nǹkan tí wọ́n kọ́ síbẹ̀ kúrò níbẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tán ti bẹ̀rẹ̀ sí ni máa gbọ́ ọ̀rọ̀ tí à ń sọ yìí. CNSR gbé plan strategique jáde. Iléeṣẹ́ elétò ààbò ìlú ètò ààbò ní orí ọ̀nà èyí tí ń ṣe ti alápapọ̀ ní orílẹ̀-èdè wa Benin lẹ́yìn àti lẹ́yìn ikọ̀ elétò àjẹṣẹ́kù tó jẹ́ pé Nations Unies fún ilẹ̀ Áfíríkà ní àpapọ̀ fún ètò ìgbìmọ̀ owó orí ọ̀nà gẹ́gẹ́ bí Ariel Sacramento tó jẹ́ ọ̀gá àgbà yẹn ni Directeur General ní Centre National de Sécurité Routière tí wọ́n dà pé ní CNSR ti ṣe àlàyé tá a gbọ́. Gbogbo àwọn elétò ààbò orí ọ̀nà ni wọ́n ní láti ní àkọọ́lẹ̀ ẹ̀tọ́ náà lọ́wọ́. Àkọọ́lẹ̀ ètò CNSR lọ́wọ́ fún ètò pàtàkì fún pàṣípàrọ̀ tí wọ́n bá ní ìlò láti ṣe.
ikọ̀ elétò àjẹṣẹ́kù gẹ́gẹ́ bí Placide Bají aṣojú wọn ṣe àlàyé tí a gbọ́. Orílẹ̀-èdè wa Benin fẹ́ láti jẹ́ alágbẹnusọ ètò ààbò orí ọ̀nà ni Jamal Gbìyàn tó jẹ́ aṣojú mínísítà ti ṣe àlàyé tí a gbọ́. Ǹjẹ́ iṣẹ́ àtúnṣe ètò ìlú tí a mọ̀ sí Atelier National de Validation láti fún àtúnṣe ètò ní agbára àti kíni àti ètò ìgbìmọ̀ owó orílẹ̀ èdè wa? Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa á kí wa pé ẹ kú etí léko, à ń tẹ̀ síwájú. Ọ̀rọ̀ nípa CNSR ni ẹ ti gbọ́, ta ti fi tó wa létí yẹn. Kí Ọlọ́run ọba Elédùmarè kí ó wà pẹ̀lú wa, kó jẹ́ kí a lè máa lọ kí a máa bọ̀ ní dáadáa. Kó tó di pé mo kúrò ní yàrá ọ̀rọ̀ bí a máa sọ fún wa pé ọ̀gá tuntun gbaṣẹ́ ní LNB ìyẹn ni ojúléṣẹ́ Rotary National. Marius Adanzuna ni ó wà gẹ́gẹ́ bí ọ̀gá fún Rotary National ti Benin SA. Òun ni ó jókòó sórí àga Gasson Sosu tí ó ti lo ọdún mẹ́wàá lórí àga ní ilé iṣẹ́ yìí tí ó sì ń ṣe kíni ó ń lọ tí ó sì fi orúkọ rere sílẹ̀ sínú ìtàn LNB SA. Ìyáàfin Benedict Sara Penu tí ó ń ṣe alága olùfini mọ̀ràn ní ilé iṣẹ́ náà ó ṣe ìjẹ́rìí lórí ọ̀rọ̀ yìí. Ẹni tí ó ń fiṣẹ́ sílẹ̀ ń lọ, ó sọ̀rọ̀ ìwúrí fún àwọn òṣìṣẹ́ rẹ̀ tí ó fi sílẹ̀ tó ń lọ. Ẹni tí ń ṣe Gasson Sosu náà ń kọ́ kí gbogbo àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n jọ ń ṣiṣẹ́ yìí lápapọ̀ ní Rotary National pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni ó fi sọ̀rọ̀ fún gbogbo àwọn èèyàn wọ̀nyí. Ilé oríire tí ọ̀gá tuntun ń wọlé wá fún ọ̀gá tuntun sì sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó sọ náà ó jẹ́ ọ̀rọ̀ ìwúrí fún gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀. Wípé òun dé, dídé tí òun dé, òun pẹ̀lú wọn àwọn ò jọ ṣiṣẹ́ pọ̀ bó ti tọ́ àti bí ó ti yẹ. Òun ó sì mójúṣó ilé iṣẹ́ yìí bó ti tọ́ àti bí ó ti yẹ. Ní ìparí, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ìdánwò ti BPC. Ọwọ́ àwọn olùyẹ̀wò iṣẹ́ ó ti tẹ ohun ìkọ̀wé báyìí. Lẹ́yìn tí àwọn onídánwò BPC ti parí iṣẹ́ ni àyẹ̀wò iṣẹ́ náà bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tí ó kọjá tí wọ́n sì wà lẹ́nu rẹ̀ báyìí. Ilé ìwé Sèye ti Sainte Rita ni wọ́n mú fún ètò yìí ní ìpínlẹ̀ Littoral. Lérí ẹsẹ̀ aláyẹ̀wò ti alátúnṣe aṣojú àwọn òṣìṣẹ́ yìí ẹni tá à ń ṣe àlàyé yìí ó wà tí ó sì ṣe kíni ó bá wọn sọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Flolawani Musu Gbo, ọ̀gá tí ó mójútó àwọn ààyè náà yẹn ni Chef Tash Centre du Seje Sainte Rita yìí ń kọ́. Nínú ilé àyẹ̀wò ìdánwò náà, gbogbo ètò ni ó ti wà ní sẹpẹ́ tó wà lérí ọwọ́. Wọn kò gba àwọn ènìyàn láyè láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rárá. Flolawani Musu Gbo ó tún sọ̀rọ̀ sórí eléyìí náà. Wàyí èsì ìdánwò náà yóò máa jáde láìpẹ́ yìí fún àwọn onídánwò àti àwọn òbí wọn. Ǹjẹ́ gbogbo apátápátá àkíwá pé a kú ojú lọ́nà. Èsì rẹ̀ èsì àrọ̀ ni ẹ ó gbọ́. Kò ní jù báyìí lọ nínú àwọn ìròyìn tọjọ́ ti tòní. Èyí tẹ̀ tí ń gbọ́ láti ẹnu Fatan Masiat nídìí ẹ̀rọ lọ́nkọ Ìyáàfin Sebastian Yawedewu ló wà ń bẹ̀. Fún àwọn ìkéde àti ìtúfọ̀ tó wà ń bí, mò ń bọ̀ wá. Kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú etíléko, ẹ kú fífarabalẹ̀, tẹ farabalẹ̀, tẹ fi gbọ́ àwọn ìròyìn wa. Ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkáwọ́ wa yìí. Ìkéde tí ó wà níbí eléyìí kan ọ̀rọ̀ nípa ibi ààyè tí a mọ̀ sí Zone de la Route de Pêche. Ààyè Port de Pêche lọ́hùn ni wọ́n sọ̀rọ̀ lé lórí tí mínísítà tí ó mójútó ọ̀rọ̀ ìgbésí ayé rere àti àkólọkóbọ̀ ẹrù ní èèyàn ni pẹ̀lú ìlọsíwájú ọmọ ènìyàn tí ó péye tó ní ká máa ṣe lálàyé fún yín.

plutôt fait au 0,77 km. Láàrin ààyè tí wọ́n kọ́lé sí ìgbà ibi ààyè omi yìí ni wọ́n ń sọ̀rọ̀ lélẹ́rí. Sídìí èyí, wọ́n wá ń bẹ gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọn ò tí ì palẹ̀mọ́ ẹrù wọn wí pé gbogbo àwọn nǹkan tán kọ́ wọ̀nyẹn, èyí tó fi pá kó kọ́lé ni, tó fi àwọn igi àgbọn bọ̀ǹkọ̀. Wọ́n mú èmi ni ṣàṣẹ nǹkan, ọ̀rá wọ́n fi bò ó ni, wọ́n gbé nǹkan kalẹ̀ ńbẹ̀, wọ́n ní kí wọ́n palẹ̀mọ́ gbogbo ẹ̀, igi nǹkan ni wọ́n fi kọ́ ni, ike ni gbogbo ẹ̀, tó bá dàbí nǹkan bẹ́yẹn tó wà ńbẹ̀, kán palẹ̀mọ́ gbogbo ẹ̀ pátápátá. Láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti jáde tán ti ń gbọ́, oníkálukú gbẹ́rù ẹ̀ kó máa lọ. Mínísítà náà ó ní òun gbàgbọ́, òun sì gbójúlé pé ẹ gbọ́ àgbọ́yé gbogbo àwọn nǹkan tí òun sọ. George Ale tí ń ṣe mínísítà tó ń mójútó ètò yìí, tí ó mójútó ìgbésí ayé rere, àkólọkóbò ọkọ̀ àtàwọn èèyàn pẹ̀lú ìgbérere, wọn ni ká sọ fún wa pé àwọn mọ̀ pé ẹ gbọ́ àwọn yé náà, ni ká fi ìkéde fi tó gbogbo ẹ̀yin èèyàn wa létí. Ìkéde lẹ́yìn ńkọ́ ó jẹ́ ìkéde pàtàkì kan tí ó kan àwọn ẹni tí wọ́n lo ọjà Mìsẹ̀bọ̀, tí wọ́n kó gbogbo àwọn tó ń tajà ńbẹ̀, tó ní kán mú ọ̀nà kan lọ sí ibi tí wọ́n ń pè ní Sinapostel ní àpápà. Wọ́n ní láti ogúnjọ́ oṣù kẹfà tí a wà nínú èyí ni Agence Nationale de Gestion des Marchés, ANAGEM, ti ń pariwo fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń lo ààyè Mìsẹ̀bọ̀ lórí wípé kóníkálukú kó ẹrù ẹ̀ kó mú ọ̀nà ọjà tuntun tó ń kọ́ sí Sinapostel lọ. Wọ́n sì wà lébi ẹ̀ tó ń pariwo. Sídìí èyí, ANAGEM ó ń pe gbogbo ẹ̀yin èèyàn tẹ́tí jẹ́ èèyàn tí ẹ̀ ń lo Mìsẹ̀bọ̀ yìí, tó sì ti ń pariwo pé kí ẹ kẹ́rù yín. Wọ́n ní kóníkálukú kó kẹ́rù ẹ̀ kúrò ńbẹ̀, kó lọ síbi ààyè Sinapostel, kẹ lọ síbẹ̀, kẹ máa lọ tajà yín lọ́hùn-ún fún gbogbo nǹkan tó wù tó lè jẹ́. ANAGEM ti wà lérí ìdúró báyìí, tó sì ti fi àwọn èèyàn ránṣẹ́ síbẹ̀ tán wà lérí ìdúró pé ẹnikẹ́ni tó bá wá síbẹ̀, tó bá lóun fẹ́ tajà, òun fẹ́ tẹ ọjà tòun tó fẹ́ ṣe kínni, tó fẹ́ tà á, ANAGEM ti fi èèyàn ránṣẹ́ síbẹ̀ o, ipe kí gbogbo yín pátápátá kẹ mọ́nà kẹ máa lọ sí Sinapostel ní àpápá. Wọ́n sì wá ń sọ wípé àwọn èèyàn wọ̀nyí tán bá mẹ́nìkan, ẹ̀yin náà ti mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, kóníkálukú kẹ́rù ẹ̀ kó lọ sí Sinapostel ní àpápá. Ǹjẹ́ wọ́n ní wọ́n fi ọkàn tọ yín wípé àgbọ́yé tó péye ẹ gbọ́ lórí gbogbo nǹkan táwọn sọ? Tẹ bá ní nǹkan kan tẹ fẹ́ béèrè, nítorí wọ́n ní ẹnu oníkan ni àá ti gbọ́kàn, ẹ pè wọ́n, ẹ tẹ̀ wọ́n láago lórí 01 97 88 21 72, lẹ́ẹ̀kan sí 01 97 88 21 72 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ bá fẹ́ lẹ́yìn èyí tí àwa sọ níbí. Ǹjẹ́ wọ́n fẹ́ gba èèyàn síṣẹ́? Ẹ̀ka kan ni tó jẹ́ ẹ̀ka ti aládàáni, tó jẹ́ pé wọ́n wá láti pé káwọn èèyàn wá láti wá ṣiṣẹ́ lọ́kùnrin àti lóbìnrin, iṣẹ́ security tí a mọ̀ sí iṣẹ́ aṣọ́de ní Àbómẹ̀, Fídírósẹ̀, Gbégamẹ̀, Ètò Àrùjọ àti àdúgbò Jákà. Àwọn ẹni tó bá fẹ́ láti ṣiṣẹ́, wọ́n ṣe lálàyé pé ẹ gbọ́dọ̀ mọ́kọ, kẹsì mọ́kà, kẹ ní ìwé ẹ̀rí ti BPC lọ́wọ́. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ yìí kọ́, ó gbọ́dọ̀ gùn tó 1.65 m, tabá sọ bẹ́ẹ̀ yóò tètè yé yín. Ǹjẹ́ gbogbo èèyàn bẹ́ẹ̀? Ó gbọ́dọ̀ ní ìwé ti CEP, kàti CEP lọ́wọ́, àti casé judiciaire tó jẹ́ pé ó wà lérí ọwọ́, tí kò tí ì jẹ́ ìtàn ti gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Tí ẹ bá ní nǹkan kan tẹ fẹ́ béèrè, ẹ tẹ̀ wọ́n láago lórí 01 96 60 60 90. WhatsApp wọn ni 01 40 40 0D 40. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí ẹ bá fẹ́ lẹ́yìn èyí táwa ṣe. Ǹjẹ́ láìpẹ́ láì jìnà, ẹ máa bá èmi àtàwọn àfáà mi pàdé lórí ètò tí a máa ń ṣe lọ́jọ́ ti tòní.

kábíyèsí olódùmọ̀ rẹ̀ apá ńlá tó sọ ayérò afúni máṣẹ̀rẹ̀gún abìṣọ́rẹ̀ kàndùkàndù ọba wímáyẹ̀wọ̀n ọba lè wí lè ṣe kábíyèsí rẹ̀ lórí ètò.

tó wá Titunde sórí ètò gẹ́gẹ́ bí a ṣe máa ń dé pẹ̀lú onímọ̀ wa ní ìrọ̀lẹ́ jẹ́ a ó máa bá a ó máa tẹ̀síwájú nínú ètò náà lẹ́sọ̀lẹ́sọ̀.

0: tó mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo èèyàn pátápátá, ẹ̀yin ìyá lọ́jà, ẹ̀yin bàbá lọ́jà, ẹ̀yin oníṣẹ́ ọwọ́, oníṣòwò, oníṣẹ́ ọba, gbogbo yín pátápátá la kí pé ẹ káàbọ̀ sórí ètò owó orí, èyí tí olóyìnbó máa ń pè ní MPO. Àtitúndé gẹ́gẹ́ bí a ṣe máa ń dé lónìí, Àtitúndé gẹ́gẹ́ bí a ṣe máa ń dé, a ó máa sọ fún Aláàjì wà mí, Aláàjà náà wà mí. Ẹ bá wa kàn sí àwọn èèyàn wa.
1: Naam, ẹ kàsán, ẹ kú ọ̀lẹ́, ẹ kú dídásíkò yìí. À ń kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti mọ gbọ́ ní dídásíkò yìí, à kí ń kú ẹ kú kalẹ̀, ẹ kú etí ìgbọ́ wa. A mú ètò owó orí bí a ṣe máa ń ṣe lóṣooṣù. Èmi ni àbúrò yín, ọmọ ìyá yín, Wàsíù Làṣíṣí, ti ń ṣiṣẹ́ nílé iṣẹ́ owó orí ní Benin bíi. Ẹ kú kalẹ̀.
0: Àwa ni Alájà, ẹ bá wa kàn sí àwọn èèyàn.
2: Ẹ ṣeun, ẹ kásan, ẹ sì kú déédéé àsìkò yìí. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe máa ń wá níparí òsì lórí ètò owó erí. Èmi ni ọmọ yín, àbúrò yín, ọmọ ìyá yín, Rìsíkàt Bello. Mo kí ń ránṣẹ́ láti iléeṣẹ́ owó orí tìlú wa Benin.
0: Ẹ ṣeun. Ètò ẹlẹ́rìí mú wá fún wa lónìí.
2: Ẹ ṣeun bàbá. Òtò òní yóò mẹ́nu ba owó orí kan ta pè ní enrichissement gẹ́gẹ́ bí ibi tó yẹ kéèyàn fún ìwé ní òfin, kéèyàn fàmì sérí ìwé kan náà la pè ní formalité d'enrichissement. Àwọn àlàyé ríṣiríṣi la ṣe lérí
0: téèyàn
2: máa ń ṣe
0: enrichissement
2: yẹn gbà.
0: Àkọọ́lẹ̀
2: tó yẹ kéèyàn ṣe kó tó fún ìwé kan lámì, kámi yẹn yóò fún enrichissement yẹn yóò fún ìwé náà lámì, tí ìwé náà yóò di ìwé gidi, ibikíbi tí ìwé yẹn yóò dé, ìjọba ti lẹ́nu nú ènìyàn.
0: Ǹjẹ́ ẹ lè bá wa, ẹ lè ṣe àlàyé lórí ẹ̀ fún wa kó yé gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa?
2: Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí mo ṣe sọ, òtò ní yóò mẹ́nu ba formalité d'enrichissement. Kí ló yẹ kó máa nú ẹ̀? Kí ló ń pè ní formalité d'enrichissement? Téèyàn bá ti fẹ́ ṣe é, báwo lèèyàn máa ń ṣe gbà? Àwọn ta ni ọ̀rọ̀ enrichissement yẹn? Ó jẹ wọ́n lógun tí dandan ni ìwé tó ní lọ́wọ́ wọn gbọ́dọ̀ súnmọ́ iléeṣẹ́ owó orí kan fún ìwé náà lámì, kó máa fi ṣe enrichissement náà sérí ẹ̀. Báwo ni, orí ọ̀nà wo ni ó ń gbà láti fi ṣe enrichissement yẹn? Àwọn àlàyé ríṣiríṣi bí kí mo ṣe ń sọ gbà, bẹ́ẹ̀ ni a sọ títí a fi sọ dá lérí ètò yìí báyìí.
0: Ẹ ṣeun Aláàjì, ọ̀rọ̀ ni wọ́n sọ yẹn.
1: Bẹ́ẹ̀ ni, bí Aláàjà ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni a fẹ́ mẹ́nu bá. A ṣe àlàyé lérí ìgbésẹ̀ tí ọ̀hún tí owó orí ìjẹmọ́, a ṣàlàyé bí wọ́n sì gbésẹ̀, àti wípé àsìkò tí ẹ kí wọ́n san, àti bó ṣe yẹ kí wọ́n gbésẹ̀, torí pé ìgbésẹ̀ kẹ ti máa ń fún ìwé ní agbára ni.
0: Ǹjẹ́ ó tọ́? Kí ni dé tó fi jẹ́ pé dandan ni pé kí wọ́n ṣe enrichissement? Kí ni ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé fi ṣe kinní yẹn tẹ mẹ́nu bà wá?
2: Ẹ ṣeun bàbá, ẹ kú ìbéèrè. Ètò enrichissement yìí, ohun tó wà dandan kí àwọn ọmọ ìlú ta jẹ́ ká máa nú ẹni, ó jẹ́ nǹkan tí wọ́n fún ìwé láàfin gidi. Tí iléeṣẹ́ owó orí ní sì máa ń ṣe, òní báyìí tí ọmọ ìlú kan bá ti níwèé tó fẹ́ se enrichment fun eri ona meji lo wa mi salaye seri awon ona na kin to a menu ba piti on se se gba leader kankan eri ona meji lo wa
0: akoko
2: to ba je eyan bi eyin bi emi o ye dandan ko lu e ko ni mimero ifu mimero yen o je number kan ti gbogbo omo ilu on gbodo ni ton ba ti ni na ton ba ti ni iwe iwe ile lolu era ni to fe se enrichment fun ile na ni nisin o gbodo dandan o gbodo ni numero ifu ko to di npe o fe le eri oho igbalode to wo eri wa tilu bene ta pe ni e service
0: yen ni igbese ti o ye pe ki won gbe
2: se to ba ni ifu to ba te lori oho igbalode na ko le ko sinu site wa yen ko ba le fi se enrichment na o ye ko ni ifu dandan to ba je ile ise ni olu e yo lori e service pro to fi se me to ba je eyan particulier bi eyin bi emi nisin eri e service particulier lo ye ko ko si ko fi se e enrichment yen to ba si ko sinu e ko to ko sinu e passport na ni numero ifu dandan o gbodo ni numero ifu eyin je nkan pataki ton gbodo ma enken to wa ni ilu wa Benin o gbodo ni numero ifu leyin
0: numero ifu dandan
2: dandan ko to di pe o fe se enrichment yen bise omo ilu ko se omo ilu ti ko lidi iwe leyin awon owo kan wa ti dandan ton ba ti ko won bayi on gboro gbe lo form on gboro se formalite d'enrichment yen fun na ni awon owe ti awon osise ijoba ta man pe ni note yen mo nse awon owe ti eyan mo nse ni ile ise ijoba ta pe ni tribunal ta awon greffier mo nko ta awon ise de justice mo nko ta awon officier ministériel mo nko awon eleyen ton ba ti sewe ko to di pe iwe yen yo nafin gidi o ye ko se formalite yen dandan seri e
0: ye pe ki se formalite
2: formalite yen dandan lo ye ko se leyi iwe yen iwe na ko ba le fi ni ofin ijoba leri leyen aka awon owe ile ta pe ni convention de vente oni nisin e se ai mama yin pe awon omo ilu pipo won a wa ta won na ba won ma ni ah awon baba wa ti se o awa na se ti wa no ma lo ra ti won o ma lo ra le won ton ba ti ra le yen o ye kun se formalite yi fun o ye kun se kon enregistrer convention de vente nan ton ba je pe at na on ko la awon mejeji ta pe ni at sous saint privé awon na on lo eri oho igbalode ta pe ni e service particulier yen ton fifi iwe won ranse si ile ise owo eri ti awa a traiter ton tutun kan won gba o je pe on mu we na dani fi wa ile ise owo eri fi awon fe se enrichment to ba si je pe odo awon note no lo joko no nto we yen ni
0: iyen bi ti won ti le ma se ori
2: bi ton ti le ma se
0: on
2: ba ti to we yen lodo note note na gan ko te fun won ni expedition we yen o gbodo enregistrer mi fi alaji wa si un le to un na yo salaye lo se ye ki to tu
0: bo
2: ki tu wa salaye mi se ye
0: o da be alaji
1: o da se gan
0: oro la alaji
1: aja e ko eku lakai deri on ti mo fe menu ba ni pe mo fi fe ki awon ti won gbo ni ni lati ko ye ko mo pe gbogbo nke ti aba gbese se ni ninu gbese aye wa bo la se mu duro ti a fi le je pe gbogbo gbogbo ki bata ba fe lo ko fi le jafani fu wa lawo kon e ke mo anfani un tan pe na resimo ki e mo ti o wa fun anfani ti o mu wa fun on kaluku wa
0: ki la anfani
1: anfani re ni pe gbogbo un ti won ko sinu re akoko ni ofin da bobo
0: ofin da bobo gbogbo kan ti o wa ninu re resimo na ti won se akole
1: beni leyin na o si de fun ni apositu fun ni asuko to ye that's certain donc asiko ti won se ni kun le yes ko yen ko mo gbogbo gba ki wa won ti mo pe eleyi o o se nwe yi o ti te o ti fi won te si we yi lasiko yi that did ton ko sinu re won o le yi ko mo nga anfani bi ji menu won ni nde mo fe ke mo pe gbogbo nkan ti e ma ngbese laye te ba fe je ko lagbara te ba fe dabobo ta fe dabobo gbogbo nkan ti e ma ngbese ni e lo fa ti e lo si anro si lo mo mo ta le fun enikan ni o mo bu yen ni nle ni o abi mo create societe kan ni abi mo fe se mo fe ra awon action ina awon societe gbogbo nkan te ma fe gbese abi emi kan teni kan enikan ya mi lowo mo fe ya owo abi to on kan be ti ba si to wa para ya gbogbo te ko sinu re yo je ko e ti nkan ti yo ti dagbara ti yo pe won le yipo mo ti afẹ mẹnuba awọn nkan ti o le jẹ ti o jẹ dandan lati jẹ pe o lọ fun o wa ninu awọn ti
0: eto
1: ori ibawi akọkọ ni ofin ni ẹni ti iwe ti o n tọ ohun kọ n o le wo latara ẹni ti n kọwe yẹn ẹni ti n kọwe yẹn latara ẹni ti n kọ o le jẹ iwe to jẹ o jẹ dandan lati jẹ pe o lọ arun isoroma bi ka pe ka ri note ni abi ka ri oga le se ofin kan ton ta n pe ni awon greffier gbogbo ti awon greffier gbogbo ti greffier ba ti ko laye tu la se lo e san re si ba re gbogbo nkan ti note ba ti se gbogbo nkan to wa di jaye ni ku da pe awon ku supreme yen gbogbo nkan ti won te awon we yen awon we be ni o je tu la si ko je pe won se an re si ma awon ke be ni awon ke n be ti pe won lo an re si ma latara yi pe anfani ti n be lara nkan naa bi anfani ẹbun to anfani ohun ti won ko sinu iwe yen bi awon kan ti awon akole ti ohun ti iwe yen ba wi bi ka pe awon convention ki en tale fun yan kan awon donation ki en fun yan ni nkan abi eparo oko nkan abi ẹda le sẹlẹ kan lẹ abi ẹni gbèsè abi ẹsẹ ẹdawe contract wẹ àjọ ẹjọ ní àsìpọ̀ kan bẹ́ẹ̀ sì dáàbò ohun ìwé yẹn gbogbo nǹkan tí ń bẹ́ẹ̀ nùbẹ̀ tẹ́ kọ́ kalẹ̀ bóò ní òfin bóò lò òfin ó sì dáàbò wọ náà ni ẹgbẹ́sẹ̀ lọ lè ṣe owó orí tí wọ́n tẹ òun tẹ̀ sí tí ó fi lágbára
0: tí o fi jẹ orúkọ tó yẹ pé kó
1: jẹ yọ ìjàgbà tó kó tí ìwà làwà padà dé àbí nǹkan padà sẹlẹ̀ ìwé yìí ni ọ́ dáàbò bo oníkàgbò yín.
0: ẹ ṣeun a ó dà tọ́mì náà kó tó di pé a ó tẹ̀síwájú.

0: ẹ ṣeun kó tó di pé a ó tẹ̀síwájú aláyé ẹ̀ ń gbọ́ mi báyìí aláyà kó tó di pé a ó tẹ̀síwájú ká tó wá padà sérí ètò náà pé ká ṣe àwíyé ẹ̀ lọ́nà míì kan tó lè fi yé àwọn èèyàn wa jù bẹ́ẹ̀ lọ tó bá ṣe é ṣe.
1: Ok, ọ̀dà bàbá ẹ ṣe gan ẹ kú lákàyè. A ní amẹ́nuba owó orí kẹta ń pè ní enregistrement. Ìgbésẹ̀ kan ní ọmọ ọlú àbí ọ̀hún ilé òṣìṣẹ́ kan lè gbé láti jẹ́ pé ó súnmọ́ ilé iṣẹ́ owó orí láti tẹ̀wọ̀ntẹ̀ sí ìwé wọn láti fún ẹ ní agbára. Àǹfààní tá a mú tí òfin fi sí ọ̀rọ̀ àrùsímà ni a wípé gbogbo nǹkan tí wọ́n kọ sínú ìwé yẹn ó jẹ́ nǹkan tí òfin dáàbò bò àti wípé lẹ́yìn náà àsìkò tí wọ́n fi sí àsìkò náà òfin dáàbò bò àsìkò náà tá à ń pè ní DAT. Lẹ́yìn náà òfin to àwọn tí ìgbésẹ̀ yìí jẹmọ́ lógún. Ó lè jẹ́ àwọn iléeṣẹ́ tá à ń pè ní iléeṣẹ́ àbí ó sì lè jẹ́ láàrin àwa ènìyàn tá a lè gbé ìgbésẹ̀ yìí. Àwọn iléeṣẹ́ tí wọ́n lè gbé ìgbésẹ̀ yìí ni a rí pé àwọn iléeṣẹ́ òfin tá à ń pè ní àwọn tìrìmínálì. Àwọn kù dàpẹ́ àwọn kù sí pẹ̀mí ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ti tẹ̀ nínú ìwé wọn ó jẹ́ tó láti fún wọn kí wọ́n gbé wá iléeṣẹ́ owó orí láti tẹ̀wọ̀ntẹ̀ sí tí wọ́n ti gbé wọ́n ṣe owó orí
0: láti fọwọ́ sí
1: láti jẹ́ pé iléeṣẹ́ owó orí fi ọwọ́ sí. Lẹ́yìn náà àwọn tá à ń pè ní àwọn ìṣe àwọn náà lọ́wọ́ ń bẹ̀ tí ó pé gbogbo nǹkan tí àwọn ìṣe bá ti ṣe ó jẹ́ tó láti fún wọn láti gbé àwọn owó yẹn wá lé iṣẹ́ owó orí. Àwọn ònà tẹ̀ náà ó jẹ́ nǹkan gbogbo nǹkan tí wọ́n táwọn náà bá ti ṣe. Lẹ́yìn náà àwa tí à ń bẹ tá à ń bẹ láàrin lásán tí gbogbo nǹkan tá à ń bá ń ṣe láàrin ara wa bí mọ́ra rẹ̀ lọ́dọ̀ nìkan yìí mo ní ìwé ilẹ̀ yẹn bó ni mo ṣe ilẹ̀ fún lágbára èmi náà ń gbéṣẹ́ láti lọ iléeṣẹ́ owó orí láti lè tẹ òǹtẹ̀ sí. Lẹ́yìn náà ó sì lè wáyé pé mo fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ àwọn òwe tí ó jẹmọ́ iléeṣẹ́ yẹn ó jẹ́ tó láti kí n lọ tẹ òǹtẹ̀ sí ìwé yẹn. Ó sì lè jẹ́ pé mo rí ọjà gbà ní lọ́dọ̀ ìjọba mo rí màṣe gbà ní gbogbo nǹkan àwọn kọ̀ǹtà yẹn bẹ́ẹ̀ ni ó jẹ́ tó láti fún mi kí n gbé wá iléeṣẹ́ orí kí wọ́n fi òǹtẹ̀ yẹn náà sí. So ohun tí mo kà kalẹ̀ yí àwọn nǹkan tí ó jẹ́ túláàsì tó bá ti wáyé láti jẹ́ pé a gbìyànjú ká lọ ṣe òfin.

0: nípasẹ̀ àwọn òwe yẹn a ti lè ṣe òwe yẹn láàrin ara wa gẹ́gẹ́ bí atúnṣe lè súnmọ́ àwọn oníṣẹ́ tí òfin fún láṣẹ ta pè ní àwọn nòtẹ́ yẹn ká lọ fi ṣe ìwé yẹn gẹ́gẹ́ bí Alhaji Wasiu ṣe sọ gbogbo òwe tí àwọn òṣìṣẹ́ yẹn mọ́ ń ṣe gbogbo àwọn òwe yẹn wọ́n gbọ́dọ̀ fún ní àmì ìjọba àmì yẹn yóò jẹ́ tí ìwé náà yóò ní agbára méjì àkọ́kọ́ àsìkò tó fi ṣe é èèyàn kan ò tún lè padà wé rí ẹ̀ mọ́ èkejì gbogbo ohun tí ń bẹ́nú ẹ̀ kò léèyàn kan tó ní pé ìgbà yìí ìgbà yìí mi sọ bẹ́ẹ̀ ohun tó ti sọ kalẹ̀ kò ṣe yí padà mọ́ gbà tí òfin ti lọ́wọ́ nú ẹ̀ tó ti fún láàmì yẹn àmì yẹn ohun tó wà nú èèyàn èèyàn ò lè yí padà mọ́ àsìkò téèyàn fi ṣe èèyàn ò lè yí padà mọ́ bí tó ṣe wà náà bẹ́ẹ̀ náà ló gbé títí fi lọ ibi agbára àrísmọ́ náà nìyẹn lẹ́yìn náà erí vòlé tí mo gbé yẹn ta pè ní adó ìdọ̀nàṣìn yẹn tó ò bá lọ fún ìwé yẹn láàmì gidi yẹn ẹni tó fúnyàn nìkan ó ti lè dọ̀la ní ìsìnkú lòun ò fúnyàn mọ́.
1: bẹẹni ó máa rí bẹẹ.
0: ó sì ti dòdò bá jẹ́ pé bàbá ló fọmọ ni tí bàbá ò bá sí máa lélẹ́ yẹn yòówé náà jáde tí nǹkan ò sí lára ẹ̀ tó jẹ́ ìwé lásán tó bá tẹ̀gbé lọ wájú ìjọba ìjọba ò ní pàwé yẹn lọ́wọ́ wọn. pàṣẹ fún láṣẹ gidi ìjọba ẹ lẹ́nu ẹ̀
1: àmì tó yẹ pé kó gbà àmì
0: kó yẹ tó gbàgbà tó ń ṣe é náà àmì yẹn ò sí lára ẹ̀.
1: iṣẹ́ kan ni.
0: àlàyé yẹn tí mo yún yẹn káwọn ọmọ ìlú kò bá lè mọ̀ ẹ́ pé formalité ìtàpè ní formalité enrichment náà gẹ́gẹ́ bí a ṣe ń kà yẹn nǹkan gidi ni ẹnikẹ́ni tó bá ti ṣèwé ìwé káràkátà ni wọn gbọdọ ṣe fọmàlítè yìí tẹ́lẹ̀ ni máa ń jẹ́ nǹkan fún wọn nira fún wọn táwọn náà ń kó nílé wọn tó ń wàá dídí iléeṣẹ́ owó orí wa tìlú wa benin tó ń wàá gbé tó ń ṣe títí kó tó wá rí ìyẹn ìgbà àmọ́ òní nísìn iléeṣẹ́ owó orí ó ti fún wọn ní ìrọ̀nù láti ṣe ìwé yẹn. Ìrọ̀rùn ti wà àti yàrá wọn gangan báyìí
1: wọ́n
0: ti lè ṣe ìwé yẹn láti ọ̀rọ̀ ìgbàlódé yìí tó bá ti ní nùmẹ̀rọ̀ ìfi wọn náà ní kóòtù wọn e-service wọ́n ti ṣàrìsímọ́ wọn nìyẹn tó bá jẹ́ ìwé taṣe láàrin ara wa nìyẹn tó bá sì jẹ́ ìwé tí iléeṣẹ́ ló bá wọn ṣe bí iléeṣẹ́ ta pè ní àwọn ìṣe de justice yẹn ló bá wọn ṣe ni àwọn náà gan àti iléeṣẹ wọn wọn ti lè gorí ọrọ ìgbàlódé wọn ta pè ní wọn ti lè gorí kóòtù wọn e-service kó fi tọrọ lọdọ iléeṣẹ owó orí kó ṣàrìsímọ àti yẹn fún wọn kò jẹ nǹkan tó ní ìlara tó a tún ní ibi téèyàn máa ń ṣe ṣe é gbà ó wà lérí kóòtù wa youtube tó ń tilè tẹlé ṣáájú ẹ tó ń ka àwọn ìtàpù náà bí téèyàn fi ṣe gbà dùbú tàǹbù bléun náà ṣe táwa ní iléeṣẹ́ owó orí á rí tàṣítrẹ́sì ẹ̀ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà tó ìwé wọn yóò sì gbà mí ìjọba sára yóò gbà mí èèyàn kan ò tún lè padà wáyé ẹ̀ mọ́ la yóò gbà mí déètì tó ń fi ṣe náà èèyàn kan ò tún lè yí padà mọ́. Kò ní ìṣòro kankan báyìí kó sáti ní e-service wọn kó ti ní e-service náà tó bá ti ní nùmẹ̀rọ̀ ìfi wọn ó bùṣe. Lẹ́yìn yẹn gẹ́gẹ́ bí Alhaji Wasiu ṣe sọ gbogbo àwọn òwe tí iléeṣẹ́ ti mẹ́nu ba ọ̀rọ̀ justice tìlú wa ọ̀rọ̀
1: ìdájọ́
0: ìlú wa gbogbo ìwé tó ń fẹ́ gbé bẹ̀ yẹn ká ní tribunal ni.

0: ẹ ṣeun púpọ̀ jù. Ẹ ṣe. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ́tí gbọ́ wa, ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ Aláàjì, wọ́n ní àfikún mélòó kan mélòó láti fi ṣe sílẹ̀.
1: Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ fi kún ni wípé gbogbo lérí àwọn tá a kàkàlẹ̀ lérí àwọn kan tí ó jẹ́ dandan, ẹlẹ́mọ̀ wípé gbogbo nǹkan tí wọ́n bá ti bù yẹn tẹ mọ̀ pé nǹkan yìí ó jẹ́ pàtàkì àbí ó wúlò fún yín nítorí ọjọ́ iwájú gbẹ́sẹ̀ dáòbò ọjọ́ nǹkan kí ó jẹ́ tó láti kẹ gbẹ́sẹ̀ láti jẹ́ pé ẹ lọ lè ṣe orí láti jẹ́ pé wọ́n tẹ òǹtẹ̀ yìí sí. Lẹ́yìn náà gbogbo nǹkan tó jẹ́ ogun pínpín ìwé tó jẹ́ tó bá ti pín ogun bí wọ́n sì pín ogun gbogbo ìwé èèyàn ó jẹ́ nǹkan tí ẹ gbéṣẹ́ ẹ sì gbéṣẹ́ láti jẹ́ pé ẹ wá fi òǹtẹ̀ tẹ ìwé yẹn. Lẹ́yìn náà àwọn nǹkan tí wọ́n jẹ́ kátàkárà bí ayáwó bí ẹ Aláàjì ṣe mẹ́nu bá yẹn ó jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ tó láti fún gbogbo àwọn nǹkan tí àwọn gbogbo àwọn tí wọ́n wà nínú àwọn tí ìgbésẹ̀ nínú àwọn tí wọ́n ṣe nǹkan wọn lọ́wọ́lọ́wọ́ tí ó jẹ́ pé ó jẹ mọ́ kí wọ́n lọ ṣe fọ̀màlítì àwọn òṣèlú tí mo ní ìṣòkun ní jẹ́ kí Aláàjì ṣe mẹ́nu ba ìgbésẹ̀ bí wọ́n ṣe ń ṣe àwọn òṣèlú máa yẹn àti wípé ọ̀rọ̀ àwọn òṣèlú máa tó ń ṣe kò sí iléeṣẹ́ tẹ lọ níbẹ̀ náà tí a ṣe fọ̀màlítì àwọn òṣèlú máa àkọ́kọ́ ní iléeṣẹ́ òfin kọ́kọ́ gbìyànjú láti jẹ́ pé gbogbo iléeṣẹ́ orí gbogbo omi tí bá ti lọ nílẹ̀ benin ẹ bá iléeṣẹ́ orí kẹ́ ti ń ṣe fọ̀màlítì àwọn òṣèlú máa. Lẹ́yìn náà iléeṣẹ́ orí ọ̀gá wa tó ń gbìyànjú láti jẹ́ pé ọ rọ gbogbo ọmọ ìlú lọ́rùn láti jẹ́ pé wọn ò lè ṣe lé ẹ̀rọ ìgbàlódé tá à ń pè ní e-service láti ẹ̀rọ ìgbàlódé yìí ẹ lè ṣe fọ̀màlítì àwọn òṣèlú máa yín ẹ sì lè sanwó yín. Lẹ́yìn náà wọ́n tọ́ fún yín ní nẹ́mbà kan tí ẹ̀mọ mọ ibi tí ìwé yín dé. Lẹ́yìn náà ẹ mọ àsìkò tí ẹ gba ìwé yín tí ó jẹ́ pé kò ní pẹ́ fún yín ó jẹ́ nǹkan tí ó jẹ́ àǹfààní fún gbogbo ọmọ ìlú láti jẹ́ pé àsìkò ẹ jẹ́ àǹfààní àsìkò. Lẹ́yìn náà ẹ ní owó níná láti jẹ́ pé ẹ gun kẹ̀kẹ́ lọ àbí ẹ̀sìn wàhálà jẹ́ pé ẹ lọ. Lẹ́yìn náà tí bá tó débẹ̀ náà ẹ ní tó ẹ tọ́ tó láti pé ẹ rí ìròyìn gbà. Gbogbo nǹkan báyìí
0: kì í ṣe nǹkan tá a máa lọ tó ná
1: rẹpẹtẹ. Gbogbo nǹkan báyìí àwọn ọ̀gá wa wọn jẹ́ pé ó rọrùn fún gbogbo àwọn tí kìíní ìjẹ lógún láti jẹ́ pé wọ́n ò lè ṣe nírọ̀rùn. Àwọn àǹfààní tí iléeṣẹ́ orí tó mú wá fún ìgbésẹ̀ tí tó yẹ tí wọ́n tó mú wá tuntun tó jẹ́ pé láti fi rọmọ lọ́rùn lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ ohun tá à ń sọ
0: yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe tọrọ lọ́wọ́ Aláàjì pé wọ́n ní búlóò kankan tí wọ́n fẹ́.
1: Bẹ́ẹ̀ ni Aláàjì ṣàlàyé láti jẹ pé.
2: Ẹ ṣeun Aláàjì. Gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé ẹ̀ wá lọ yẹn, ohun àfikún tí èmi mo ní tó jẹ́ pàtàkì ni tó yẹ kí àwọn ọmọ ìlú kó mọ̀ yín pé tó bá ti fẹ́ ṣe fọ̀màlítì dànrẹ́sìmọ̀ yìí tóun bá ti ní kóǹtù wọn e-service ó yẹ kó kéré kóǹtù wọn e-service lórí ọ̀rọ̀ ìgbàlódé ni. Kí ló sì yẹ kó ní kó fi kéré kóǹtù yẹn náà ni nọ́mbà kan tí nọ́mbà yẹn ó jẹ́ àmì tí iléeṣẹ́ owó orí fi mọ kánùkù náà la pè ní identitian fiscal unique náà la pè ní ifu lọ́dọ̀ tiwa identitian fiscal unique nọ́mbà tí kánùkù ní iléeṣẹ́ owó orí náà ni identitian fiscal unique tí ọmọ ìlú kan ó bá ti níwèé nu àwọn ìwé takayin ìwé kíwèé tó bá ti ní to fe fun lami yi ami ta pe ni enrichissement yi lo ti ni numero ifu yi yo kan lo créer compte e leri oho ipalode fi se nkan e fa re ni ko li di ko sumo eyan kan pe olu e ko se fun gege bi a se so leri eto yi bi to se se gba o wa leri ise nu wa YouTube ti ile ise owo eri ona ti o gba titi yo fi se ta wa ta je osise o le ise owo eri ta fi ri na ko ni agbara kan ironu nbe nu e ti ki se bi tele on yo ko nle e to gbewe na dani ti yo wa do wa ni ile ise owo eri to ba gbe kale yo tu wa pada wa ko to wa gba o le wa ko ma ko se npe a ti se yo ma se alobo yen oni ibayi oga ile ise owo ori o ti fun awon omo ilu ni ihonu lati gbe gbogbo ohun ti ile ise owo ori se le ni ninu wa bene leri oro igbalode yi na la pe ni digitalization to ye ni awon omo ilu ino nkan o sinu e fun won mo ko ni pe kini ni si mi le se o agbara wa nu ile ise owo ori o ti fun won ni iron to ma ti lo ri oro igbalode to ma ti ni numero won ifu won ti créer compte won e service to ba je ile ise lolu e ni ko se ri ni yo lo ri e service pro to fi créer compte to ba si je eyan lasan bi emi ni ko ti din compte tele lo lori compte lo sese lori oro igbalode dan yo lori e service particulier to fi créer compte e service na to ba créer compte yen emi kan na le ya man créer e o ti ni compte e service ni yen igba ke gba to ti liwe to ba fe ti enregistrer on ko on to ba fe se to kan ile ise owo ori oyi compte e service yen to créer ibe na lo gba to fi se ta wa fi ri ta fi da lohun to tun gba be kan na to fi télécharger nkan ti iwe na bi to se gbe ranse si wa gba yen ta ba sise leri e tan ta ba da pada fun ohun na yo ri npe ami na wa leri e loke gbaja nbe bi kibi to gbe yen iwe yen de on mo npe o ti fi iwe yen lase ase meji to ni na ni pe asiko ton fi se eyan kan tun le pada we ri e mo ko ni pe mo fe yin asiko na ku mo fe yin pada bi to se gba ko le sese mo leyin ito to gbe sinu e ko se yin pada mo
0: to ba ri be a dupe fọlọrun a tun ki ijọba ilọsiwaju sa n wa nu kini na sa n wa ilọsiwaju si sa na ni o fi n lọ si kini bo se le wo ri boya aibamo boya omo ilu kan yo ni ibere kan se
2: bẹẹni baba
0: afi ka dandan o ti dandan pe ka fi yen ka fi lọ boya enikan ni ibere kan
2: ko pe wa
0: ni pẹlu nọmba ti a fẹ fun ipe 01 21 31 45 32 abi 01 21 60 41 22 mo pe awọn nọmba ta fun yin ko yẹn to ba ti pe wa te ba ti pe ojide na pe
2: a gbọ
0: a si da wọn lohun ki n tuntun sọ 01 21 31 45 32 abi 01 21 60 41 22 a retí

0: A sá tún máa sọ náà ni títí yóò fi yé wa náà ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Àlèṣe ká máa àlàyé yóò máa wáyé lórí ẹ̀ lóòrèkóòrè. Àbí kò yé yín.
2: Mi ní ká mú àwọn àpẹẹrẹ tó lè fi yé ọ̀rọ̀ yẹn wá díẹ̀ lérí ohun tá a mú wá. Bí ká mú àpẹẹrẹ pé ọ̀rọ̀ yẹn méjì kan bẹ tí ó yẹ pé wọ́n ra nǹkan àbí wọ́n ra ilẹ̀ kan. Èmi mo lọ tẹ òǹtẹ̀ sí ìwé yẹn ní iléeṣẹ́ orí. Ẹni tí ń bá mi dulẹ̀ òun náà ní ìwé rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n kò lọ tẹ òǹtẹ̀ sí. Àkọ́kọ́ ní ta bá lọ́lé òfin nísìnyí èmi ti ní àrísíwájú rẹ o.
0: Nítorí òǹtẹ̀ tẹ̀mí.
2: Torí pé èmi ní ìsìn mi ti ní agbára lérí ìwé mi.
1: Gẹ́gẹ́ bí Aláàjì sọ gbà yẹn. Ẹni tó tẹ̀wé ẹ̀ bí kí aṣàlàyé léyìn ètò yìí pé téèyàn bá lọ tẹ̀wé ló lọ́dọ̀ ìjọba tí òfin fúnwé náà láṣẹ fi kún. Tó bá mú ìwé méjèèjì lọ́wọ́jú ẹjọ́ ìwé tó láàmì àrè ìsúnmọ́ náà ó ti jẹ lérí ẹ̀.
0: Ó ti jẹ òun ni wọ́n gbà
1: tíẹ̀
0: ni wọ́n gbà.
1: Kátẹ̀ ni pé ìwé tó láàrè ìsúnmọ́ náà òun ló kẹ́yìn ló ra nǹkan lẹni tó níwèé ẹ̀ lásán òun ìwé náà wà lọ́wọ́ ẹ̀ kò ṣe nǹkan lára ẹ̀ leléyìí nísìn ẹ̀kẹyìn náà òun ṣàrè ìsúnmọ́ ló tún fọmalize gbogbo ẹ̀ ló ṣe tíṣùn sí ìwé tó ní gbogbo yẹn tó láàmì ìjọba yẹn òun ti jẹ lérí ẹ̀ o téléyìí yóò kàn mójú ẹ̀ padà
0: kọ́ni.
2: Àti wípé èmi lè ṣe àlejò ara rẹ lọ́dọ̀ nìkan mi ti ra rẹ mi ní ti ojú tó ọdún kan mo sì ṣe formality mi ìkejì mi ọdún tó tẹ̀lé òun ní ara tiẹ̀ lọ́dọ̀ nìkan náà òun náà ṣe formality ẹ ti rí pé àsìkò tí a jọ ra nǹkan wáyé ọ ti yàtọ̀ òun náà ṣe formality àgbà tá a déwájú òfin òfin rí pé èmi ti kọ́kọ́ ní ilẹ̀ ẹ̀sìn ẹ rí pé àsìkò tá a kọ sí rí ìwé wa òfin ti dáàbò bo àsìkò yẹn náà. Kẹ̀kẹ́ lọ mọ̀ wípé èmi tí mo kọ́kọ́ ra ilẹ̀ yẹn èmi ò nílẹ̀ o ẹni tó ta lélẹ́kẹ̀jì yẹn òun yóò gbọ́dọ̀ láti bí ó sì gba owó rẹ̀ padà lọ́dọ̀ ẹni tó ta fún.
0: Òun ló máa lọ dá wọn.
1: Yóò mójú ẹ̀ padà sórí ibi tó ṣe rí ni.
2: Àwọn nǹkan tá à ń sọ yìí ó láǹfààní gan fún ọjọ́ iwájú. Àwọn àpẹẹrẹ ń bẹ o tí alẹ́ mẹ́nuba torí pé bó ṣe ohun tá à ń pè ní testament gan.
1: Gẹ́gẹ́ bí Aláàjì ṣe mú gbà yẹn nísìn ẹ mọ̀ yín pé tẹ̀sámà yẹn ríṣiríṣi ló wà ó wà tó tí òfin pè lóòótọ́ tic náà ló máa ń lọ ṣíwájú àwọn olùtẹ̀ yẹn ó wà tí wọ́n ń pè ní olùgá olú ẹ̀ pàápàá ṣe.